kò ní dá mímì kí á di o àti mọ ọyẹ jẹ kẹtùyà ayé àwọn pẹpẹ kan ló dá kékeré mú di owó ìjà sí ìgbà wà kọ strike tó ṣe wọn ní sọ ọmọ mọ ẹyin àwọn kọ.